0: ọ̀nà àwa tó ń lo ògùn ṣe pa àṣàwọn mísíléèdè kan rí níta ọkàn lọ́rùn. Àṣà àwọn àṣẹṣe tó jẹ́ pé ọlọ́run bá ń mú àwọn tó fẹ́ lò fún ògùn rẹ̀ kò yẹ kó mú wá wa. Pípẹ́ ìpè tó ń pè pé èmi kan fúnra mi mọ̀ pé mi ò tọ́ sí. Àánú ni àánú ni láti lọ
1: àánú ni
0: olómi fún ògùn rẹ̀ o.